0: Nàìjà FM 102.7 Radio 1 orin tó dára jùlọ lọ́ máa ń jù sórí afẹ́fẹ́ ó dẹ̀ ń fún ni láyọ̀.
1: When mass amen, open kọ́mọ́tì. When mass amen, open kọ́mọ́tì. When mass amen, open kọ́mọ́tì. When mass amen, open kọ́mọ́tì.

0: lọ́rùn bèbí o. Ha! Àbò fẹ́ gbórúkọ. Because of you, I fit grow small my account pátápátá. Ha! Hey! Mama gbórúkọ.
1: Ọmọ ẹni tí fọ́ mi,
0: kò ṣe, kò ṣe.
2: Bàbá jà náà ti fọ́ yìí.
0: Ó ti ẹ̀ bàjẹ́, kí ló dé?

0: ẹ kí n lọ parí jẹ́mìdá
1: ó lọ wá ṣẹ́ṣẹ́.
0: A ní bí orí ṣẹ́ṣẹ́
1: ó bá máa rí là lọ.
0: A ní bí orí ṣẹ́ṣẹ́
1: ó bá máa rí là.